àmọ́ ṣe fanú dẹ́ gbọ̀gbọ̀mọ̀lá àrìn àgbọ̀mọ̀vọ̀ àtò gbọ̀gbọ̀mọ̀ ọgbẹ̀rẹ̀nẹ́mìlá bẹ́ẹ̀ni àmọ́ ṣe ó fanú ẹyọ lẹnu fa lẹ gbọ̀gbọ̀mọ̀ lẹ lọ́lọ́mọ̀ pẹ́ jíjọmọ̀ pẹ́ ti fáfá mọ̀ ṣe ó kátá lẹ̀lẹ̀ fáfá ẹjẹjẹ lẹ̀lẹ́fà lẹ̀ wò fòmìàmọ̀ lẹ̀lẹ́fà lẹ̀ àṣìṣàfó lẹ̀lẹ̀ gbọ̀gbọ̀mọ̀ bọ́ nú mo fa làfi sí àfẹ́ ẹlàbẹ́ná àti nyuàdè mátẹ́máhẹ̀ kútsẹ́tsẹ́ mànyúmànyú àvọ̀ ẹyẹ àti mànyúmànyú mátẹ́máhẹ̀kúnyọ̀ ní ẹlẹ́ tọ̀rọ̀jìmọ̀ ẹlẹ́ lẹ́yìnmáwó bẹ́ẹ́ viva vá ẹbẹ̀ nyẹ́ nyẹ́ àti la ẹyẹ miawo nya lọ́jọ́ àmọ́ sí ní ẹlẹ́ mọ̀nyẹ́ ẹyẹ nyẹ́ nya ẹlẹ́ mọ̀lá ahẹ̀kútsẹ́tsẹ́ nyuàvẹ́.